0: temi aritibwe egba nkilo be tin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu e bore irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun e fune na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rẹ́ mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ àwàlàkọ́ yìí nàbẹ̀ kó bulamba bẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ kúrò ní iye nlẹ̀ lu togo ẹ̀ njọba togo àpè yín pọ́ nìkan lójú fò sí chika gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó yìí bẹ́ sánmọ́ ndí làǹbà bùbù ká bulamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ bulamba tán náà sùnú múdọ́ yìí bẹ́ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá kọ́ máa bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pata yín pọ́ nàmẹ́ kí chá etí pata yín pọ́ sí kòtò wọn kó mọ̀ wá ní kòtò wá ní eke dí kòtò yẹn pọ́ nkọ́ bẹ́ẹ̀ tí níjọba iye àrí di afọ arílẹ̀ òun rárá pa ọ̀yàn ohun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
1: ǹdẹ́ máa ń wò ó ìgbà tí wọ́n
2: rí rẹ̀ ní àyíwẹ̀
3: láwọn
2: ọlọ́gbọ̀n
3: No, I'm coming back.

0: ojú tí sì ń ti tí ń tẹ ni ẹni ẹni anífẹ́
1: lápapọ̀ gbogbo apáta lójúbọ̀ lápapọ̀
0: alákẹ́bí ti mú kìyín o bá ń fàtáyà mú kìyín ó dín kojúgbà ẹni òwe lábẹ́ náà ní pa fún ni o ìrìn àjò mi lórí ètò yìí lọ́jọ́ tòní wọn ò ní lọ́wọ́ ná lórí ètò yìí ẹ jẹ́ sáré na ohun tí mo mú wá fún wa lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni mo tún fẹ́ sọ̀rọ̀ lórí torí pé ṣe tá a gbà iná ni ká máa pariwo ká máa ké alàgbà kàdé ẹ̀ mú kí yín o àlékún sálámù rahmatulahi wa barakatu bí ká máa ké tọ̀tọ̀ntọ̀ ká máa wí tọ̀tọ̀ntọ̀ ká sì máa pariwo wípé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ ló ti jàǹfààní àwọn ohun tí ń ṣẹlẹ̀ yìí lórí ètò wa nílùú tógò tó jẹ́ kí wọ́n láǹfààní láti máa mọ ohun tí ń lọ nílùú abínibí wa ní nàìjíríà lọ́hùn-ún ó ti mélòó míì ó mọ bí ó ṣe sọ ẹsẹ̀ rìn ó mọ bí ó ṣe rìn bí bá ń lọlé irú ìgbésẹ̀ tí ó gbé tí bá ń lọlé ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ wípé bóun bá lọlé o báyìí lòun ó ṣe wọ mọ́tò o kóun ya pé ẹbí kóun pè ara kódà bẹ́ ẹ bá tún délùú abínibí yín ẹ̀yìn tó ṣe pé ẹ má sábà lo hòtẹ́ẹ̀lì ẹ máa ń sùsọ hòtẹ́ẹ̀lì ẹgbẹ́ tẹlifóònù lágbájá mo ti wọ nàìjíríà báyìí o hòtẹ́ẹ̀lì báyìí kàsá báyìí tàwòdì ládùúgbò báyìí ni mo wà lọ́wọ́lọ́wọ́ o tó bá dẹ̀ fẹ́ gbé tẹlifóònù yìí kò dìgbà tó bá wọnú yàrá hòtẹ́ẹ̀lì yìí o ìyẹn kọ́ o má ṣe bẹ́ẹ̀ o tó bá ti wà lọ́dọ̀ receptionist àwọn tí wọ́n máa ń kọ̀wé àwọn akọ̀wé hòtẹ́ẹ̀lì tó bá ti wà níwájú wọn tó wà lọ́dọ̀ wọn ibẹ̀ gan-an náà ni wọ́n ló ti gbé tẹlifóònù làwọn tó wà lọ́tẹ́ẹ̀lì gan-an mọ̀ yìí pé eléyìí ta fẹ́ gbà sọ́tẹ́ẹ̀lì ó ti pe ẹbí ẹ̀ ó ti pe ara ẹ̀ ó ti pe ọ̀rẹ́ ó ti kojúlùmọ̀ ó sì jẹ́ kí wọ́n mọ̀ wípé inú hòtẹ́ẹ̀lì àwọn làwọn wà káwọn náà máa fetí gbọ́ lásìkò tó bá ti ń pe ẹbí àtàrà àtọ̀rẹ́ lọ́wọ́ káwọn ti ń bẹ lọ́tẹ́ẹ̀lì wọn máa fetí gbọ́ lẹ́ẹ̀kan náà pé ẹni yìí ó dàbí pé ó ti pe ẹbí ó ti para o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣiṣẹ́ lọ́tẹ́ẹ̀lì yìí àwọn náà ti di agbódegbà wọ́n ti di agbódegbà fáwọn ajínigbé wọ́n di agbódegbà fáwọn apanijayé wọ́n di agbódegbà fáwọn ẹ̀ka ènìyàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì kọ́ hòtẹ́ẹ̀lì yìí láti máa fi ṣiṣẹ́ ibi báyìí o ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹni tí ó bá dé sí hòtẹ́ẹ̀lì ìlú kan mo bẹ̀ yìí mo rọ̀ yín ọmọ akálà mo kì í káàbọ̀ sórí ètò mo bẹ̀ yín mo rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ dákun lẹ́ẹ̀kan náà lọ́tẹ́ẹ̀lì tẹ́ ẹ dé sí òun ni kẹ́ ẹ ti gbé tẹlifóònù níwájú ẹni tí ń kọ̀wé hòtẹ́ẹ̀lì kalẹ̀ pé ìyàwó mi olólùfẹ́ mi mo ti wọ̀lú tógò báyìí o ṣùgbọ́n hòtẹ́ẹ̀lì báyìí la dé sí o ládùúgbò báyìí la dé sí o yàrá tí wọ́n sì fún mi nọ́mbà yàrá báyìí ni o kódà nínú hòtẹ́ẹ̀lì yìí akọ̀wé hòtẹ́ẹ̀lì yìí tó ń kọrúkọ mi lẹ̀ orúkọ tó ń jẹ́ ni o ẹ jẹ́ àṣẹ gbogbo eléyìí níwájú àwọn receptionist yìí kó lè mọ̀ pé tó o bá wá gbégbèsè kan kò sí bóun ṣe lè ṣe é àṣírí òun ti tú ẹ jẹ́ kí tí wàá sọ fún yín ẹ má jẹ́ kó jẹ́ ẹnìkan ẹ má jẹ́ kó jẹ́ ẹni méjì lẹ fẹ́ pè bẹ́ẹ̀ bá ti pè ìyàwó yín ẹ pàbúrò yín tó bá súnmọ́ yín ẹ tún lè pè ẹ̀gbọ́n yín nínú fámìlì yín tẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán ẹ wá ya fọ́tò hòtẹ́ẹ̀lì yìí àtẹ̀yìn náà fúnra yín ẹ ya fọ́tò yẹn ẹ fi ránṣẹ́ lójú àwọn receptionist yìí kódà ẹ tún lè dúró ti receptionist yẹn tẹ́ ṣe fídíò pé ẹ wo ibi tí mo wà hòtẹ́ẹ̀lì tí mo wà rèé o ẹ ya fídíò yẹn ẹ fi ránṣẹ́ gbogbo eléyìí fún ààbò tiwa nítorí pé ẹ má jẹ́ ká gbé ọkàn lé ààbò ìjọba mọ́ ẹ má jẹ́ ká lè lérò wípé ìjọba o òun ni yóò máa ṣe aláàbò fún wa mọ́ eléyìí ò tún sí mọ́ o ẹja gbàgbé yùn torí ìjọba fúnra ara wọn àwọn gan pàápàá wọn ò ríra wọn mọ́ lọ́wọ́ tá a wà yìí tó bá ríra wọn ni irú àbúrò pẹ́ńkẹ́lẹ́ àbúrò pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì tó fẹ́ du ipò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ àbúrò rẹ̀ tí wọ́n jí gbé ńjẹta àti àwọn ọmọ rẹ̀ ìbejì tí wọ́n jí kó ṣé wọ́n á jí wọn kó ni nígbà tí ngba ti won so fun won wi pe e dakun o e jo o gbogbo ilewe ijoba o gbogbo lewe e ma e fi lewe le ti won so fun won pe e ba ko amọ lo lewe gbogbo awon ti sadase le awon lewe aladani kan awon ni awon o le dase le o ohun to se sababi agbako ti aburo penkele aburo penkele mesi to fe gbegba gomina to fi sala to fi sapakore to ro ko awon ile lewe laaro ni gbogbo awon lewe ijoba si dase le pawo sise iye ni pile oyo amo tori pawo nowo ti won fi ko mo lo lewe aladani bi won ti pade re lona won fo glass moto re won silekun won si pe arabirin yi won gbe lo tefetefe atawon beji awon mo re mejeji mana fa lati foro yin ma fi won yi lori eto bi ba fi won yi tan awon oro to ku ta ba wa so a jo ma wa duno duro oro yi awo abi le wa ara wa pe kilo fa aisi sokan laare awa omo yoruba to a fi di eran ti won ji gbe bayi tori pe mo gbo foron kan fulani lo soro ninu foron yi fulani lo soro ninu foron yi oni awon ti won ji awon eyan gbe yi to ba ji awon eyan gbe tan won ma npe family won won ma wa so pe eran ta won gbe o awon o ti reran yen ta la ni kan lo nso be ti ba na afani gbogbo awon oro yi ni ma fi won yi ta inu ase na afani lati gbo eyun lori eto yi ndede asiko ta wa yi te ba ti wa se tan e ja jo tete bele je ka jo rin ajo ti mo fe rin lori eto yi rin ajo to gbe mi po tun nagbara ni tori pe iku ti poju gbe ni o ni la ni pa fun ni ninu awon omo ti won mu ti won ko ati iguro won leni be la won kan alayo nyo awon kan dunu awon kan sodun awon kan peran awon kan tun mura odun mi lati se awon kan si joka kiri pe awon gbawe ase gomina aba awon gbawe lati dupo gomina nilu oyo ilu e kokoko kuko ibo la lo gan papa awa ti a fe pe oro yi gberuju ta je muslimi muslimi kidi ko council abi islamic kidi ko council ti won dale igbese won won gbe ari sugba ju gugu e lo anafani lati gboro meji meta lori isere to sere si aburo adelabu penkele mesi yi ka tu mo rinu ajo ta rinu re ategun gugu apata he n to sele yi o koja pe e si temi ni e si ti wo ni yo iya mu bo mo ki yin o alagba kade mo ki yin kaabo bakan na ni mo ki baba mi fataya muda mo ki kaabo omo akala gugu yin patapata lo ni mo ki edakun e ba mi te like e ba mi te love alagba sola aruna mo ki kaabo si ori eto e kaabo e kaabo e kaabo sori eto e je sare wo boya o le na irin ajo omo ti e je sare na yin so ratagun ohun ni ohun ni fe te na fani te n wo mi na je sare na yin so ratagun fu wa no ke sare gbo ohun ni baleye baleye etiri se ngbo on America loko e wa laari igboro olubadan nu o laari igboro olubadan nu o le wo yi o kedere laari igboro olubadan nu o ibe ni won ti jiyan gbe yi won pa won won ji won gbe ni láàrin ìgboro olùbàdàn lẹ ń gbọ yìí. Láàrin ìgboro olùbàdàn nu. Ṣẹ́ẹ̀rì wẹ́ ń wò ó, ẹ mọ̀ wò ó. Báyọ̀ Adélábù, àbúrò rẹ̀ ni o. Ẹni bẹ́ dupò ààrẹ. Ó dẹ̀ ti ṣiṣẹ́ fún Tinubu. Ó ṣe ìfipò nílẹ̀ lọ́dọ̀ Tinubu báyìí ni o. Àbúrò rẹ̀ ni wọ́n jí gbé yìí. Ṣẹ́ẹ̀rì ó yá. Lẹ́yìn àwòrán tí mo fi wọ̀nyí yìí, ó wù mí kí tún fi àwòrán kan wọ̀nyí. Àwòrán tí mo tún fẹ́ fi wọ̀nyí yìí, kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan ti bá wa ń dì í. Òun náà ni ìkọnú àwọn ajínigbé tó wọṣọ sójà láàrin ìgboro. Ó wọṣọ sójà, ẹ wá rí aṣọ sójà tó wọ̀ yìí. Ó wọ aṣọ ọlọ́pàá sókè, ó wọ aṣọ àmọ̀tẹ́kùn, ó wọ aṣọ navy, ó wá wọ aṣọ lélẹ̀. Èyí tó túmọ̀ sí pé tí wọ́n bá ti ń le káàkiri tó máa fẹ́ mu, á bú àwọn aṣọ yìí. Ẹ wàá rò pé bóyá ọlọ́pàá ni. Ẹ já jíjọ wò ó. Láàrin ìgboro nu o. Ẹ ti rí wọn. Ṣé ń wò ó? Ẹ bá mi tẹ láìkí, bá mi tẹ lọ́wọ́ fẹ́ dákun. Ṣé rí? Ẹ ti ń wò báyìí. Wọ́n ní ó máa bọ́ṣọ yìí. Oògùn ní bẹ lọ́rùn rẹ̀ ń o. Ṣé ń wò ó? Ṣé rí? Ẹ̀rí tó bá ti ń bú àwọn aṣọ yẹn, ẹ máa rí àwọn aṣọ lábẹ́. Ẹ ti rí wọn o. Ṣẹ̀ríkà ti dáràn lẹ Yorùbá. Ó kọjá abẹ́ òjàre. Ẹ bá ń tẹ láìkẹ́, ẹ bá ń tẹ lọ́ọ̀fọ́ ṣe. Bàbá àbàtáyà àmọ̀dá ṣe. Ẹ bá ń fẹ́ ṣe ń tẹ inú mi dùn. Ẹ wò ó. Ṣé rí? Ẹ ti rí? Aṣọ àmọ̀tẹ́kùn ti ń bẹ lára rẹ̀. Lẹ́yìn aṣọ ọlọ́pàá, aṣọ àmọ̀tẹ́kùn ti ń bẹ lára rẹ̀ o. Ó wọ aṣọ sójà, ó wọ aṣọ àmọ̀tẹ́kùn, ó wọ aṣọ navy. Aṣọ bíi márùn-ún ló wọ̀ lera wọn. Ẹ wọ ara rẹ̀. Ẹ mọ̀ wò ó. Sokoto àmì ń bẹ ń di rẹ̀. Lẹ́yìn tó bá bọ́ṣọ àmọ̀tẹ́kùn, ẹ rà aṣọ navy lára rẹ̀. Nílẹ̀ Yorùbá nu onílùú Òṣogbo. Ìlú Òṣogbo lẹ̀ ń wò ó. Ṣé ẹ rántí ogun balógun ọdẹ́rìn lọ? Gbogbo òun wà sọ fún yín nísìnyí. Ẹ ti rí àwọn Yorùbá ti ń bẹ́ńbẹ̀. Wọn ò fẹ́ jẹ́ kó má ti gbé lọ. Àmọ́ àwọn ọlọ́pàá fẹ́dọ́gbọ́ fẹ́ gbé lọ. Ẹ ti rí ẹni gbogbo ohun ti ń lọ ńbẹ̀. Ṣé ẹ ń rí bó ṣe ń lọ? Ẹ ń rí bó ṣe ń ṣẹlẹ̀? Ẹ rí àwọn ìṣẹ̀lẹ̀ yìí lọ́tùn lọ́sì? Ṣé ẹ ń rí bó ṣe ń lọ sí? Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá a fi ń wọ̀nyí, àwọn ìṣẹ̀lẹ̀ kan tó nágbára ni. Àwọn ìṣẹ̀lẹ̀ tó nágbára òun la fi ń wọ̀nyí yìí. Tó ibi ọ̀rọ̀ wá dé dúró báyìí. Ibi ọ̀rọ̀ dé dúró. Ogun ti délẹ̀ Yorùbá, kì í ṣe pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá mọ́. Ṣùgbọ́n ogun tó wá wọlẹ̀ Yorùbá yìí, ogun yóò ṣe é jà nílẹ̀ Yorùbá fún wa mọ́ báyìí. Ogun yìí kò ṣe é jà. Ẹ gbọ́ ohun tí mo wí. Ogun yóò ṣe é jà. Ìdí tí ò fi ṣe é jà ni pé àwọn kan ń pé a lè darapọ̀ mọ́ àwọn tó náà fẹ́ jagun. Sunday Igbowó náà fẹ́ lọ jagun. awon amoteku na o seto ati lo jagun sugba wa kan ta je muslimi awa npe elebo ni won ohun to wa npa mi nu je ni wi pe ati ra won kan to je awon muslimi ti won kowe ti joba pe ki won ma gba amoteku ni o iru eku ni o odua ni o ki won ma gba won laaye lati lo lati duro gege bi abo fun le yoruba o da ngba ta muslimi tori pe awon christian o soro kimke in si gboro sabosi gege bi ise wa ti christian ba soro abi pastor ko ba soro ni a so jade won o soro ta ba si lo wonu amotekun christian n benu won repete e wa dakun awon ti won jigbe yi muslimi benu awon ti won jigbe yi awon lori wa ti won je muslimi ti won je lesson ti won da islamic ni ko council le kini won da kini ile fi se gbogbo awon afa ti won gba owo lati saudi owo kini won gba kila shiri owo ti won gba o ye ka wadi gbogbo nkan won yi tori pe won fa ile yoruba seyin a fe jagun awon kon so wa lapa won so wa lese iko tu sele lowo lowo lowo lowo lowo lowo bi mi ba ti so yen onu lori forum mi ti won tun mu awon kan le egbe oke oya lohun awon marun ni won mu awon ti won si mu won yi e je so asiri ibe fun yin ka to ma agbara wa wole awon ti won mu won yi o si dun mi to ba ki n ba ri forum yi ni ba fi won yin toro se pataki to ba je ki ba ri forum yi ni o ye ki fi forum yi o ye ki fi won yin awon ti won mu won won jo jagidi gonu gbo ki won tori won mu won yin bon sawon baba yi o ye ki ri forum yi mu ye o si buti o le ti yoko won yin bon si awon baba yi ninu gbo iru gbo kijikiji ni e je n wa tin ba ri e je n wa nigba ti ba n wa forum yi lowo na e je n wa tin ba ri forum ohun to ye ki fi won yin ni tori pe yoruba bo won ni eri ma je mi ni so eri ma je mi ni so o da se ki tu so nipa fulani fulani ko wa to hun ti e to so pe bo se nje awon eyan gbe won nje awon na gbe iyen tu wa loto amo e je ki wo tolorun ba ni ki ri forun ta won baba wa ti won ba awon fulani fa wahala ninu igbo won yibon fun won ibon ran awon baba wa yi ti won fi ko awon fulani mararun yi ninu igbo won yibon won yibon won ibon yi won se yibon fura won amo ibon ran won olorun si ni ki won ri won ko won ti ri won ko ibere mi wa ni wi pe awon ti won yibon fun ti ibon ran yi ti won si ko awon won yi ti won ri won ko bayi e dakun epe lase fun won ni abadura lase fun won epe lase fun won ni abi adura lase fun won o si ye ki ri kini imu tori mi o ronu pe oro mi o gba ibe lo loni ni mi ba ti yo kale ibi ti won ti yinbon o si dun mi ki mo te wa sele ifugan papa ambassador o yi se bayi o gba won kini won yi emi a ma mu kale ni ma mu kale ni to gege bi se ta gbe dani tori pe se wa eri ma je mi ni so won bere pe iye wi ya ambassador nbo e ti gbo nbo e ti ri ko ma di pe akon so na ni akon wi na ni ko ma da be ina la se ma n gugu e pe eja ma fi won awon eyan wa nja ma fi won awon eyan wa o ma se o o ma se o bo moju kini si o da awari lobirin wa ko su e ni yoruba so awari in lobirin wa ko su e won wa won ori bi n ba ti wa ri won ma pada na sori ategun eyin mo ko won ni paro fun yin bi n ba ti ru mo sori ategun amo ibi oro je duro yi e je n bere si ma gba e baba mi mama mi lori eto ka je ma fomi duno ka je ma duno dura pe ki lo nko wa ki lo nko fa seyin ba wa ka do ma duno dura re no eh baba mi fatayi bo se ba mi tenu mi ndun ala ba kade mu ki ka bo sori eto asiko nlo be ni asiko nlo oya oya eja eja jo mo duno dura re eja jo mo duno dura re lori eto eja jo mo te oju oku wa ti sile oju oku wa ti sile oju oku ti sile oju oku sile fu wa bayi emi no ma fi yen no e ma fo oju e ma fi oko gbe lo e ma fi okan wo oju oku wa ti sile gbo ti en ba wa da si gbo na ni mo nri ti mo si nwo baba mi fatai omo akala alagba kade alagba isola okiki silver adenike ayinke gbo yin papata ni mo nri universal baba mi fatai amuda universal universal ele koko wole mo ngbo yo eku de asiko yi oki universal to e ka bo sori to wa o to a ngbo yin kete kete Islam lo fa gogo to nsele yi. E ma so be e daku alagbo ki oki. E ma je ka e daku e so eduro kan yin ka le gbo agbo ke le mu oro koko fun wa ni.

àmọ́ àwọn fúlàní yìí gbogbo wọn náà kọ́ ni mùsùlùmí gbogbo fúlàní kọ́ ni mùsùlùmí àwọn oníṣẹ̀ṣẹ̀ ń bẹ láàrin wọn náà. No. Bọ́ ṣe ṣe fáwọn Hausa nu o bọ́ ṣe gba gbogbo ilẹ̀ Hausa nu o. Èrò ẹ mọ̀ àní ẹ mọ̀ bú ẹ̀sìn kankan ẹ dákun ẹ mọ̀ bú ẹ̀sìn kankan. Ẹ jẹ́ kí ṣé ẹni tẹ bá ń bú ẹ̀sìn ẹ̀ ń jẹ́ kí ọ̀nà àbáyọ làwa ń wá tá a bá ní ká máa sọ pé à ń bú ẹ̀sìn o kí lọ́nà àbáyọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n pa wọ́n. Ó dà ó dà ẹ ṣe ẹ bàbá ọ̀kí sí fà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ alàgbà kàdé mo ń bọ̀ kí n gbé yín sókè bàbá mi fàtáyà àmùdá bàbá mi fàtáyà àmùdá wa aleykum salaam àdúpẹ́. Ami, ami, ami. Ke ki se Fulani Nigeria a da fun yin. Baba mi Fataya Amuda. Bàbá ìwà táyà àmùdá mo fowó àtọmọdí lẹ́nu ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ nísìnyẹn nípa Fulani tẹnu ẹgbọ́ yẹn òun ní àbí tóun ní.

Tó fi ń ṣẹ́gun gbà náà. Mo kí Imam Abdul Wali, mo kí káàbọ̀ sórí ètò. Náà mo ń gbé bàbá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ọ̀nà àbáyọ nìyẹn kí wọ́n ṣínà fáwọn oníṣẹ̀ṣe. Ó da tó. Ó da. Bàbá mi ẹ ṣe mo dúpẹ́. Ẹyìn kí wá sọ́dọ̀ mò ń bọ̀ ìmọ̀mù mi ìmọ̀mù Abdul Wali yìí mò ń bọ̀ ẹ jẹ́ kí lọ sọ́dọ̀ alàgbà kàdẹ́ ẹ má gbàgbé pé ọ̀rọ̀ tí mo fi wọ̀n yìí lẹ́ẹ̀kan Fúlàní tí mo ní wọ́n mú tí wọ́n lù yẹn Òṣogbo ló ti ṣẹlẹ̀ o ẹ sì má gbàgbé pé ìgbà táwọn Fúlàní fẹ́ gbalẹ̀ Yorùbá Òṣogbo ni wọ́n wọ̀ ńgbà náà ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àwọn akẹ́kọ̀ọ́jú bíi balógun ọ̀dẹ́rìn lọ tí wọ́n ṣẹ́gun àwọn Fúlàní Òṣogbo yìí náà ni wọ́n ti dá wọn padà alàgbà kàdẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ fọkàn balẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ bá gómìnà bá lù á máa sọ̀rọ̀ lọ kò sí yọnu. Àdúpẹ́ àmì. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́sìn bíi àbáláyé. Náà. Èmi náà ti ṣàlàyé mo ti sọ fún mo ti ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ kúkú díẹ̀. Bẹ́ẹ̀ni.